ìjájú ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Tuesday ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2026 mama kan sí àmì ayé asan o in the name of Jesus. Ẹ dìde ńlẹ̀ mọ́mì ẹ dìde ńlẹ̀ dádì ilẹ̀ tó ti mọ́ a dá ọjọ́ ọjọ́ pé a dá oṣù oṣù kò gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run à ń wọnú àwẹ̀ à ń wọnú àdúrà lọ lónìí just for 24 hours nǹkan méjì là á gbéyẹ̀wò nínú àwẹ̀ àtàdúrà sà kò kí n tó lọ nínú yẹn mọ́mì ẹ jẹ́ àjọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ ẹni tó ka èmi àti yín yẹ onípẹ̀kun ẹwà onípẹ̀kun ògo ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ ìjìnlẹ̀ ìfẹ́ ẹni tó ń fọ̀ wọn agbára a lè fi ogun ẹ̀fẹ́ lómi o mi mọ̀ orí wọn ò lè gbé láíláí so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní àti gbọ́ mi join wa kó jẹ́ àjọ yin ọlọ́run ẹ wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ òní lọ́jọ́ ìṣẹ́gun òní ló ní ká gbá àwẹ̀ fún gbogbo àwọn ọmọ tí wọ́n jí kó ní agbára ẹni tó láyé àtọ̀run fún 24 hours ẹ já wa náà bá wọn fíìlì ẹ̀ ẹnjìníà ẹ pé bàbá yẹn kọ́ máa gbóhùn sókè kájọ yin ọlọ́run lógo nínú ẹwà ìwà mímọ́ rẹ̀.

0: láti ìlú Èkó sá. Mo jẹ́ ọmọ ìjọ afẹ́fẹ́ ìlú Òwúrọ̀ sá. Báyìí nínú ìtìlẹ́rí o, ìtìlẹ́rí, kódà Ọlọ́run yà mí lẹ́nu ni. Ẹ̀rín mi lọ báyìí. Mo ní last month kí oṣù tó parí, mo ṣáà sọ fọ́lọ́run pé Ọlọ́run jọ o. Mi mọ bí ọlọ́run ṣe fẹ́ pa tó fẹ́ ṣe ṣe mi. Lékèmi náà wà pẹ̀lú àwọn láwọn tó máa san ọrẹ májẹ̀mú tóṣù tó ń bọ̀. Tí mi ò bá ti ẹ̀ rí owó tán ní pé ká san, bó jẹ́ half owó yẹn ni mo rí jẹ́ ìrì san ọlọ́run mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, inú mi ti ẹ̀ kọ́kọ́ dùn pé èmi náà ti san mo jọ ọrẹ májẹ̀mú tóṣù yìí. Mo dúpẹ́ lọ́wọ́ náà. Mo kódà àwẹ̀ tẹni pé ka gbà, ọjọ́ mẹ́ta tẹni ka gbà, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo rí àwẹ̀ yẹn gbà. Ok, ẹ̀rín mi lọ báyìí pé mo jẹ àwọn kan ń gbèsè dádì. Kódà wọ́n ń pè mí, wọ́n ń ṣe pé wọ́n ṣe gbogbo ẹ̀. Àwọn ajá kan tún mi wà worried. Wọ́n sọ fún mi ọ̀pọ̀ náà. Orí inú mi pé kò wù mí pé kí n jẹ wọ́n gbèsè pé kí n sá lọ. Orí pé orí inú mi pé tó wọ́n yẹn bá wà màá san. Ṣùgbọ́n gbogbo èpè yìí tó bá yẹ pé intention mi kan nìyẹn o, gbogbo èpè táwọn pípù yìí ń ṣe má jẹ́ ó jẹ́ títí tèmi o, gbogbo nǹkan tó ń ṣe má jẹ́ ó jẹ́ tèmi o, má jẹ́ kójú tì mí o, torí pé ojú òkè ti ọmọ ṣe bí ọba kan. Má jẹ́ kójú tì mí o, má jẹ́ kójú tì mí o. Òun ṣáà dúpẹ́ ṣá àwọn yẹn ṣáà ń pè mí tó ń pè mí tó ń pè mí wá mo á ṣáà worried. Mo ti wo gbogbo fún mi pé ta ni mo fẹ́ bèrè, kò sí. Tí bá bèrè lọ́wọ́ ilé yìí láàrin kò sí. So ìyẹn kọ́kọ́ wá sí mi lọ́kàn, mo á wò pé ẹni tí mi ò bèrè owó kan báyìí, dí tá àti ẹ̀sọ̀ wọ owó kan báyìí, ṣé kò ní máa look sọmọ? Mo kàn ní pé kí n try. Mo ṣàṣe mẹ́sẹ̀jì yẹn pé kó jọ pé kó yá mi ní owó pé màá san lọ́jọ́ báyìí báyìí fún ṣá. Ìyẹn wá ní òkè pé kí n send. Ìyẹn kọ́kọ́ yá mi lẹ́nu pé o ò mọ̀ mí rí, o kàn ní kí n send account number mi. O ò mọ̀ bóyá màá gbé owó yẹn sá lọ àbí mi ò ní san. Inú mi tiẹ̀ kọ́kọ́ dùn, mo ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ò ṣe o ti sọ bẹ́ẹ̀ pé ojú ò ní tì mí, ojú ò dẹ̀ tì mí. Mo kọ́kọ́ ń dúpẹ́, mo ń dúpẹ́, mo ń dúpẹ́, mo ń dúpẹ́. Ó ṣáà ní òun máa send owó yẹn ní, wọ́n máa send ẹ̀ ní nǹkan bí 11. Wọ́n ní kí mo ti gbọ́. Ó ṣáà dúpẹ́, mo dúpẹ́, mo ń pray. Náà ni mo kàn sọ fọ́lọ́ ọ̀pọ̀ náà before 11:30 jẹ́ ìgbà láti yí o. Torí ìṣọwọ́ táwọn èèyàn pípọ̀ yìí ṣàṣẹ pé tó ń ṣe dáde ó ti pọ̀ jù. Ọkàn mi ò balẹ̀, ọkàn mi ò balẹ̀. Mo wá dúpẹ́ lọ́wọ́ náà before that 11:30. Torí mo ṣáà pray ṣá. Mo ní bàbá ṣe bí ọba ti ní ọ̀sẹ̀ yìí pé màá kọ owó. Mo ní bàbá ṣe bí ọba ti sọ pé ọ̀sẹ̀ yìí màá kọ àánú. Mo ní torí bàbá ṣe bí ọba ti sọ pé ọ̀sẹ̀ yìí ojú òní tì mí. Mo ní bàbá ṣe bí ọba ti sọ pé ọ̀sẹ̀ yìí gbogbo èrò tó sàtánì lórí mi ò ní ṣe. Mo ní Ọlọ́run jọ jẹ́ nǹkan owó lọ́sẹ̀ yìí. Má jẹ́ kójú tì mí Olúwa jọ. Mo ṣáà pray o, mo bí mo ṣáà rí pé ẹni yẹn ṣáà send owó yẹn sí mi. Inú mi ti dùn. Dádì, inú mi dùn tí mo ti rò pé ó ti tán. Àṣẹ Ọlọ́run tún ṣe ní plans ìyàlẹ́nu kan fún mi. Ṣáà inú mi dùn, mo dúpẹ́, mo ń yọ Ọlọ́run pé àwọn Ọlọ́run ṣe o, torí ọkàn mi kọ́kọ́ balẹ̀. So ibi tí mo ṣáà tún pray ṣá, mo tún rí nọ́mbà kan tó pè mí, mo tún rò pa ṣé àwọn pípọ̀ ìlú ń pè mí ṣèbí mo ti san owó wọn. Mo ṣáà mi ìfẹ́ àgbẹ̀ kan yẹn níta. Mo bá rí pé sí nọmba yẹn tún pè mí again. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Mo wá gbé bó wá bó ṣe di ẹni tó yá mi lówó nìyẹn o. Ló ṣàníyàn ṣé mo wà òkè? Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ṣé mo ṣọ́? Mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní òkè pé òun understand tí mi bá fẹ́ sọ nǹkan tó ń ṣe mí fún mi. Ó ní nǹkan tóun kàn fẹ́ sọ fún mi ni pé òun ò láìkí pé kóun máa yá èèyàn lówó ìkọ̀kọ̀ bẹ́ẹ̀. Bóun kàn fẹ́ sọ fún mi ni pé kí n má bọ́dà láti san owó yẹn. Dádì tó ṣe kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn mi mọ nǹkan tí mo fẹ́ kọ́kọ́ sọ. Mo ní màá pè padà ná. Mo kọ́kọ́ mo wà surprise. Mo tún rò pé ẹni tó yá mi lówó bá mo ṣe fẹ́ máa san báyìí, ókè báyìí máa ṣe ṣe. Dádì mo yẹ pè mí tó ní kí n má wọrí pé kí n má san owó yẹn mọ. Dádì inú mi dùn. Dádì inú mi dùn. mi o respect yen like eniyan si mi o ti e le ro ko ma ro mi lowo lo wa ro mi lowo daddy ah oni baba se bi o ba de ti so oni baba se bi o ba ti so mo so fun eni mo ni baba se bi o wa ti so mo ni won ni ma ko re lose yi oni ma ko ara ni lose yi oni iya lenu ti mi o gba ri oni ti mi o gba ni ma ko oni alati alati ya lenu ma gba ah olohun de se bi e ah daddy mo dupe lowo olohun
1: hey e te wa siwaju
2: oko oluwa
3: oluwa
1: lord bemi na so gbese mi
3: bemi na so gbese mi
1: ko fe bo lowo gbese
3: bo lowo
1: gbese e so mi dominera
3: e so mi do give
1: me in the name of Jesus.
3: Claim it.
1: Jesus. Jesus.
3: Jesus.
1: Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus

0: kẹta.
1: Three.
0: Ẹsẹ̀ karùn-ún.
1: Verse five.
0: Olúbá yìí pé.
1: Says that.
0: Ẹ wí tẹ̀lé mi.
1: Say after me.
0: Fi gbogbo àyà rẹ.
2: Fi gbogbo àyà rẹ.
0: Gbẹ́kẹ̀lé Olúwa.
2: Gbẹ́kẹ̀lé Olúwa.
0: Má sì ṣe tẹ̀ sí ìmọ̀ara rẹ.
2: Má sì ṣe tẹ̀ sí ìmọ̀ara rẹ.
0: Nígbà kejì. Fi gbogbo àyà rẹ.
2: Fi gbogbo àyà rẹ.
0: Gbẹ́kẹ̀lé Olúwa.
2: Gbẹ́kẹ̀lé Olúwa.
0: Má sì ṣe tẹ̀ sí ìmọ̀ara rẹ.
2: Má sì ṣe tẹ̀ sí ìmọ̀ara rẹ.
0: Ìgbà kẹta ajá kapọ̀. One two go.
2: Fi gbogbo àyà rẹ.
0: Gbẹ́kẹ̀lé Olúwa. Má sì ṣe tẹ̀ sí ìmọ̀ara rẹ. In the name of
1: Jesus.
0: Gbàdúrà.
1: I pray.
0: Ìmọ̀ Ọlọ́run àti agbára
1: rẹ̀.
0: Ó máa tọ́ sọ́nà.
1: Yóò bá ọ sọ̀rọ̀.
0: A sílẹ̀kùn ayọ̀.
1: Ayà
0: ò lẹ́nu. Ìlérí àṣẹ fún ọ.
1: Wà á
0: wọnú ògo lọ. In the name of
1: Jesus.
0: Ọlá Wednesday máa
1: pàdé.
0: Omi bẹ sádà yẹn.
1: Wọ́n sì sílẹ̀.
0: A ní ẹ̀mí àgbàna tí òjò owó
1: gidi.
0: Ẹ̀mí yẹn gbọ́dọ̀ fi ọ sílẹ̀.
1: O jẹ́ ma
0: mo ní mo ní amájèlé máa wà lákàntì
1: yìí.
0: Tí èjì owó gidi ó wọlé.
1: Màá sọ nípa ẹ̀rọ la.
0: Ravi na Kauba.
1: Mo pàṣẹ
0: ẹ̀mí gbèsè láyẹ̀. Ó yà jáde. Yẹ́n pe àkáǹtì yẹn fún ẹ. 30 32 67 02 85. Mustapha Solomon Moses Oni ló máa gbé jáde ní Fourth Bank lórúkọ Jésù wàrà àdúgbà. Bí ọ̀rẹ́ rẹ ṣe ń wọ gbẹ́dọ̀ ni
1: lórúkọ
0: Jésù olùwàlọ́ wá dìde
2: fún
1: ọ. Wà á dẹ̀ ṣe
0: bí ọba. Oní wà á ṣe bí ọba.
2: Gbàdúrà
0: gbogbo lọ́jọ́ bí òní.
1: Oní
0: wedding anniversary. Ìbùkún ọlọ́run àti àánú rẹ̀. Ìrànlọ́wọ́ rẹ̀
1: ó
0: wọnú ayé rẹ̀.
2: Ìrànlọ́wọ́
0: kò ṣí fún ọ. Wà á dẹ̀ ṣe bí ọba. Gbéyàwó rẹ̀ kò ní
2: dàrú.
0: Ìyẹn dáre
1: èrè
0: Olúwa.
1: Happy birthday to you.
0: Lórúkọ Jésù.
1: O
0: máa rí àánú gbà. O bless àpẹẹrẹ bàbá
1: ẹ. Mo
0: rí bọ́nú bú ẹ̀jẹ̀
2: Jésù.
0: Mo rán agbára wọnú ayé ẹ̀.
1: Oya
0: gbàgbára. Ayé ẹ̀ kò dìde. Kò lẹ́yìn lásán.
2: Amẹ́rì
0: ẹ̀ wá o.
1: Jésù
0: Olúwa wa.
1: In Jesus' name.